emocioni. Ó si jọba lórí orílẹ̀-èdè. Jẹ́ kí wọ́n yan orúkọ rẹ tí ó tóbi tí ó sì ní